lack of shape. Bi omo odo ti ma koju boju wo ojiji ati bi alagbase ti ma koju wona owo ise wona ise owo ise re wona owo ise re be de amu mi ni ososu asan oru idanilagara ni asi la sile fun mi ese kerin nigba ti mo dubule yi wipe nigba wo ni mi o dide ti oru yo si koja o si to fun mi lati yi si yi sohun titi yoo fi di afemojumo kokoro ati ogulutu erope ni a fi wo mi ni aso awo mi bu o si di sisun si fefa ojo mi yara ju oko imuso lo o si di lilo ni anireti won ti pe afefe li emi mi ojo mi ki yoo pada ri rere mo ese keje oju eni ti o ri mi ki yoo ri mi mo oju re te mora mi emi ko si mo bi awon somo ti parun ti si ipo lo bee ni eni ti lo si ipo oku ti ki yoo pada wa mo ese kewa ki yoo pada sinu ile re mo bee ni ipo re ki yoo mo nitori naa emi ki yoo pa enu mi mo emi o ma so ninu irora okan mi emi o ma se irahun ninu kikoro okan mi ese kejiwa emi a ma se ejo okun tabi erin mi ti iwo fi yan oluso ti mi nigba ti mo wi pe ibusun mi yoo tu mi lara ise mi yoo gbe eru irahun mi pelu nígbà náà ni ìwọ fi àlá dá mi níjì ìwọ sì fi ìwọn òru dẹrù bà mí bẹ́ẹ̀ ni ọkàn mi yan ìsàòkú ju ayé ikú ju egungun mi lọ ẹsẹ̀ kẹrìndínlógún ó sú mi èmi kò lè wà títí jọ̀wọ́ mi jẹ́ nítorí pé àsán ni ọjọ́ mi kí ni ènìyàn tí ìwọ ò máa kókìkí rẹ àti tí ìwọ ìbá fi gbé ọkàn rẹ lé ẹsẹ̀ kejìdínlógún àti tí ìwọ ó fi máa wá bẹ́ẹ̀ wò ní òwúrọ̀ tí ìwọ ó sì máa dán wò ní gbàgbúgbà yóò ti pẹ́ tó kí ìwọ kí ó tó fi mí sílẹ̀ lọ tí ìwọ ó fi jọ mi jẹ́ títí èmi ò fi lè dá ìtọ̀ mi ẹsẹ̀ ogún èmi ti ṣe kí ni èmi ò ṣe sí ọ ìwọ olùtọ́jú ènìyàn èyí ṣe tí ìwọ fi mí ṣe àmì ìta sí níwájú rẹ bẹ́ẹ̀ ni èmi sì di ẹrù wù sí ara mi ẹsẹ̀ kọkànlélógún tí ó parí ẹ̀kọ́ náà èyí ṣe tí ìwọ kò sì dárí ìwé kọjá àríjì kí ìwọ kí ó sì mú àìṣedédé mi kúrò ǹjẹ́ nísinsìnyí ni èmi ìbá sùn nínú ẹrù rẹ ìwọ ìbá sì wá mi kiri ní òwúrọ̀ èmi kì bá ti sí báyìí ni àpárí ẹ̀kọ́ náà kí olúwa tó kù sí kíkà àti gbígbọ́ rọ̀.

orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Bàbá wa àtọ́lọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí. A gbé ọgá yàn ológun bàbá mi wa gbọ́pẹ́ wa. Wa gbọ́pẹ́ ìrírí jẹ, ọgbẹ́ ìrírí mu, ọgbẹ́ ìrírí ná, ọgbẹ́ ìrírí lò, ọgbẹ́ ìrírí dàbúra bí aṣọ, ìbùkún rẹ̀ bàbá mi wa gbọ́pẹ́ wa. Bá a ṣe ń lọ, bá a ṣe ń bọ̀. A ò jáde léwu lọ́wọ́, a ò jáde lárùn lọ́wọ́, bàbá mi wa gbọ́pẹ́ wa. Ní gbogbo rògbòdìyàn tó ń lọ lórí lẹ́ẹ̀dẹ̀ àgbáyé, òun sọ wa lọ, òun sọ wa bọ̀. Òun dáàbò yẹ kò wá pàrọ ọmọ wa, ẹbí wa, ara wa, aya wa, ọkọ wa, òun dáàbò yẹ kò wá. Bàbá mi wa gbọ́pẹ́ wa. Ẹnu ọpẹ́ wa, màmá tí ó kan o. Ẹnu ọpẹ́ ìjọ, màmá tí ó kan o. Ẹnu ọpẹ́ ìjọ, màmá tí ó kan o. Ẹ̀mí mímọ́ tó o sì ti sọ kalẹ̀ ológo ti sọ wa, Yéésù ẹ̀ṣẹ̀ má jẹ́ ó gbà lọ́wọ́ wa o. Ìwà wa má jẹ́ ó gbà lọ́wọ́ wa o. Èrè wa má jẹ́ ó gbà lọ́wọ́ wa o. Ṣàánú fún ológo ti wa. Gbogbo bí ta ti dẹ́ṣẹ̀, bàbá mímọ́ dáríjì wa o. Ológo jùlọ dáríjì wa o. A ò tí ọ bó ti tó àti bó ti yẹ, bàbá mímọ́ dáríjì wa. A ò dúpẹ́ bó ti tó àti bó ti yẹ, bàbá mímọ́ dáríjì wa. Ìfẹ́ dára lọ́kùtù wa nìkan là ń ṣe, bàbá mímọ́ dáríjì wa. Ẹ̀mí mọ̀ rẹ má gbà lọ́wọ́ ara rẹ lẹ́nu rẹ. Dìjọ́ rẹ mú. Dìjọ́ rẹ mú. Dìjọ́ rẹ mú. Dìjọ́ rẹ mú. Àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà. Kókó mà dọwọ́ rẹ o, bàbá mímọ́. Bàkóso. Bàkóso. Bàkóso. Má jẹ́ kó dúró tì wá. Ọba sì dojú ti ní kábíyèsí. Má jẹ́ kó dúró tì wá. Ṣe yanu láàrin wa. Ṣe yanu láàrin wa. Bá wa pè jù lẹ́nu mọ́ ológo jùlọ. Àbí o bá wa pè jù lẹ́nu mọ́ ológo jùlọ. Gbàgbogbo ògbó. Gbàgbogbo ògbó. Gbàgbogbo ògbó.